ọ̀dọ̀. Ẹ̀dí ẹ̀nà yẹ wù ha o. Ẹ̀dí ẹ̀nà yẹ wù sù. Nà ń kà yẹ dẹ́ ní pẹ́ mú mọ̀ ọ̀pọ̀ fú à. Nà ń kà wọ́n yìí nà sí nìmi. Àná sẹ́ yẹ kẹ́ ní pẹ́ mú àrẹ̀ tọ́ fú à. Nà ń kà wọ́n yìí kúrẹ́ àná bẹ́ dì mẹ́ sù. Nà ń sọ sọ́ ní ẹ̀. Ní ẹ̀rọ àti ẹ̀.